ti dúkìá tó chẹ́chẹ́ yìí tán dá yìí Peter títá òtà títá afuẹ́tọ̀ wíẹ́ nẹ́tọ́ òfin tórúṣetọ́ tó wáyé mítọ̀ mẹ́ wàlọ̀wíwé tórúṣiṣe òfin tórúṣetọ́ tán bí òfin tórúṣetọ́ mímọ̀ tí tó gbẹ̀tọ́ iná ìjì omi bá pótó fífá káyé tán pó gbogbo zizá ìyá ìwà tán híyá mímọ̀ tí tó gbẹ̀tọ́ dé tó jẹ́ dé mẹ́ dé náà tí tó dídí ọ̀bí gbọ́ èèyàn tẹ̀sí tán hàn gbangba sì gbá bí òfin tó rúṣe tán tó máa yí mi dé tó dáṣà bí wọn àtúntún kókó wẹnu tán tó wọn fi mi tán mẹ́ afọ́fọ́ tán tán. Afọ́tún fọ́tún tó ṣì gbá léwọ̀n ìyírọ́ mi yín wíwé dó di léwọ̀ lọ́sù dé ìyírọ́ mi eyín wíwé dó wẹ̀nà mi chẹ̀chẹ̀ wá òkúlù náà dé mímọ̀ pẹ̀tọ́ ètí tó lẹ́dọ̀ mi tán lẹ dé máa ń wíwé lẹ mínà mọ̀ gbẹ̀tọ́ lẹ tó fí èmi tó ṣiṣẹ́ báyé tẹ lẹ dé máa ń wíwé lẹ mi ọmọ gbẹtọlẹ dé ètò gbé yìí nàdé kristiani lẹẹtọ àzọpá mi tán lẹmẹ bọ yìí máa ń wíwé mímọ ọkọdọ yìí mẹ ọkọdọ mi tẹ wẹẹ mẹ dé irọ mi jẹgbónú ọmọ mẹdẹ fọlẹ nùwẹ mẹ ilẹ bá sí tètò bá sí nùwẹ mẹ lẹnu mi bá sí mi ò lẹ máa ọkọdọ ẹ tàyẹ hàn mẹ wẹẹ nẹnu ṣùgbọn ẹdọ kẹrẹdì ẹwọ mẹ irọ mi lẹyìn wíwé dó mọ́wọ́ ẹ̀mí ní yín wíwé dó tó wà lọ alọ́pàá alọ́pàá pópó mẹ́ fọ́tọ́nukúrò pótọ́ náà yẹ kó wọn láwé tọ̀dọ̀ mi náà yín wíwé náà wíwó wẹ̀ yẹn ẹni lẹ́gbẹ̀ sùsù mi tọ́lẹ̀ mi tẹ́nu kan bí ọ̀gbẹ̀tọ́ dé ẹ̀mí tó wà òkúrò mẹ́tò wẹ̀nẹ́nulẹ̀ yẹ gọ̀kọ́ náà mi tó òkúrò mẹ́tò wẹ̀nẹ́nu ṣìgbà yẹ susu yẹ tán lẹ kòkò kpla ẹmẹ mẹlẹ kó ṣìgbà susu yẹ tó kòkò wà lọ wíwé kpla mímú ẹ ma mílẹ ma kla sa liolọjì mímá dìke ná dídí ọ ẹbí gbọtọ yẹnu wíwà tán dé tó yẹ mẹ nídìí bí ọgbẹzà mi tán mẹ miwulẹ tó ẹdọ mi nínú kpọnla jésù dondo wa bó àyètọ kó fífó tọ yìí ṣe mi tán tán kó bọ́ mi ti dún ètò nùkọ̀ mi tàn mi yín wíwé náà wíwé wẹ̀ yẹn ẹni bá vivọ́ gọ̀dẹ́ ó bọ̀ mi tè mí nákú àtọ̀ntọ́ tó ogó títà ń gbọ́ àtọ̀ntọ́ wáyé náà gígọ́ tó họ ètò mẹ́ wáyé gígọ́ tó họ ètò mẹ́ mímọ́ náà ó pládọ̀ tò fi dé dọ̀ fi àgùn tẹ̀dẹ̀gbá ó gbọ́dọ̀ fi èmi náà ẹsẹ̀ tẹ lọ ẹsọ̀ dẹ̀dọ̀ mi mẹ̀dẹ́lẹ̀ ẹ̀dọ̀ chíá ẹ̀ẹ́bà sí tẹ̀mí àgùntàn mẹ̀dẹ́lẹ̀ ẹ̀dọ̀ chíá gbọ́dọ̀ gbọ́dọ̀ jàgọ́dọ̀ àgùn sí tìtògò ẹ̀ẹ́dẹ̀ ọ̀nìyàn mi tẹ̀rẹ̀ bó tán sán àgùn mẹ́ bọ́ ọmọ sìgá náà tè tó nù gbó mẹ́ nàdó dé fi àgùn dé mẹ́ yìí mí lẹ́tẹ̀ mo tó ṣiṣẹ́ nu ẹgbẹ́tọ́lẹ̀ tó nu zádó àgùn ẹnẹ́gò a tó gan mọ̀ yẹn gbẹ́ pò tó wáyé náà ọkọ̀ jù ọ̀tọ̀ dé mi yín wà náà àgùn jù ọ̀tọ̀ tó ní ẹ mo yín wà náà jìwẹ́ sí họ tó gígọ́ wáyé látọ̀ mẹ́ jìwẹ́ gbọ́dọ̀ sí àgùn pọ́ sáàmù sí ìwé kanlé kàwé sí àwè tọ́ mẹ́ pọ́ fẹ́tàn sáàmù sí ìwé ta kàwé ṣí àwẹ̀ afẹ́tàn àwẹ̀ tọ́ azazioni tọ́ uga nínà jacobu tọ́ ẹ̀rọ ẹ̀dọ̀ dé iná mi ẹ̀dọ̀ òkúnà yìí wà náà hàn gbó zioni tọ́ lẹ́ẹ̀wú àìsítẹ̀ jacobu tọ́ lẹ́ẹ̀pọ̀ ó hàn òkúnà tọ́ dèmi tó mọ̀ fọ́ jìbòkò di ọ́ bọ́ ẹ̀yìn tẹ̀ wíwé ẹ̀ma yìí lọ tó fi nẹ̀ dí àmọ̀ fọ́ jìtè ẹ mà gbòòrò ṣáìdì fí èmi tó ṣiṣẹ́ báyé tè bó yóò wà pẹ̀tà ẹ dìlé ọmọ ẹ̀mí tè é ṣùgbọ́n fí èèyàn tè é.